ọdọdún lọjọ́ ibi bàbá ṣe bí ọba máa ń bọ̀ sí Lord Mayor His Eminence Apostle Dr. Sẹ́mu Musa Fàdé bí bàbá ṣe bí ọba. Ọmọ wọn ní sọ́nù ìyẹyẹ, ọmọ ajókòógún, ìsọ́nù ọbẹ̀rù tó bá di kájagun lójú ogun, òkìkí ayẹyẹ ọjọ́ bí bàbá ṣe bí ọba ti ń kàn káàkiri àgbáyé.